ìlú oríta o, ìlú àlàáfíà, onítẹ̀ bá débẹ̀, ẹ̀mọ̀ bá mi kí wọn o. Gbogbo wa la ó fayọ̀ nílé, gbogbo wa la ó fayọ̀ nílé wa. Onítẹ̀ bá débẹ̀, ẹ bá ń káwẹ̀ ròyẹn o. Ọmọge awẹ́lẹ̀ wa ti ń dá wa lọ́rùn o. Ilé owó ni owó ṣáyá, ilé ọ̀la ni owó ṣáyá o.